yɛda wa se ɛwɔ Yesu Kristo na azɔ ɛte ne dini mu mebakyɛwo frɛ wo nua bi na wo nua bi nso ɛmfrɛ ne nua bi na frɛ wo yɔnko bi na wo yɔnko bi nso ɛmfrɛ ne yɔnko bi na agya ɛmfrɛ ayere na ayere nso mfrɛ ɛma na efiewura ɛnso mfrɛ ne fie hɔfoɔ na efie hɔfoɔ nso ɛmfrɛ wɔn mo fiewura sɛ ɛbere no aso ɛbere no aso ɔtene ne mpa ibɔ a ɛmu ɔden ɛyɛ nneɛma bebree dwumadie bere no aso berɛ deɛ awurade asɛm hyɛ yɛn ho koraa kenya yɛn gyidie agyina so ɔde mpaeɛ no mu mpaeɛ adware mpaeɛ asra mpaebɔ ahyɛ mpaebɔ wɔ ɛne awurade yesu kristo din mu